èdè òyìnbó tẹ́lẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa ilé iṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò ilé gọ̀ látago mẹ́fà ìdájí sí àgọ́ méje àárọ̀ ni gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè Yorùbá tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, tilé toko lọ ti ń gbọ́ wa. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa, wàràwàrà ni ó ta.

0: ẹni kò sí rámbẹ̀ ǹjẹ́ ti gbọ́ lẹ́tọ̀ láti kan ní rédíò 101.3.5 fm ẹ̀ka rédíò nàìjíríà ti ìpínlẹ̀ èkó ẹ̀ka àárọ̀ sáà ojúmọ́ eré ló mọ́ wa láàárọ̀ òní lónìí ọjọ́ friday jímọ̀ ọjọ́ kẹwàá nínú oṣù keje ọdún 2026 ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àánú tá a rí gbà oore ọ̀fẹ́ tá a fi wà láàyè tá a wà láàyè di wákàtí ọ̀wọ̀ yìí bí a ṣe jí láàárọ̀ òní a gbé apá wa ó ṣe gbé a gbé ẹsẹ̀ wa a máa lè gbé a tún la ẹnu wa a lè fi yan ọlọ́run ọba lógo kábíyèsí máa gbògo lọ́wọ́ àwa ń fi àsìkò yìí a fi ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọlọ́run ọba àwọn tó wà ní ipò àìsàn tó wà ní ipò àìlera kọ́lọ́run ọba jọ nínú ọlá rẹ nínú àánú rẹ kó bá wa wò wọn sàn wo kó fi ọwọ tọ wọn omi ara wọn ẹjẹ ara wọn kó gba ìmúláradá kí ohun gbogbo kó padà bọ sípò ìṣẹbẹ sí ọlọrun ọba àwọn tó wà ní ipò àìsàn tó wà ní ipò àìlera ọlọrun ọba jọ nínú ọlá rẹ nínú àánú rẹ kó bá wa wò kó fi ọwọ tọ wọn omi ara wọn ẹjẹ ara wọn kó gba ìmúláradá kí ohun gbogbo kó padà bọ sípò ìṣọ kó padà sáàyè nínú ọlá rẹ nínú àánú rẹ kó bá wa wò wọn sàn wo kó fọ tọ wọn omi ara wọn ẹjẹ ara wọn kó gba ìmúláradá kí ohun gbogbo kó padà bọ sípò ìṣọ kó padà sáàyè omi kó padà sáàyè ẹjẹ kó padà sáàyè ẹwò oyè ká máa dúpẹ́ o ká dúpẹ́ orí àná ká dúpẹ́ orí òní ká tún dúpẹ́ orí tí ọlọ́run ọba yóò ṣe fún wa mo wá ń gbàdúrà wípé ń dúpẹ́ yìí ẹnu ọpẹ́ wa ò mà nìkan o a ó túbọ̀ máa rí ohun rere gbà lọ́wọ́ ọlọ́run ọba nítorí gbogbo ẹ̀ náà kọ́ láwọn máa béèrè pé mo fẹ́ mo tọrọ mo bẹ̀bẹ̀ ẹ fún àwọn ohun àfi ayé ẹja máa dúpẹ́ oore tí ọlọ́run ọba ti ṣe ẹ káàárọ̀ sa ẹ káàárọ̀ mọ ẹ káàárọ̀ ẹ̀yìn ọ̀rẹ́ ẹ máa bọ́ sẹ̀dé ọmọ sálì olórúkọ tèmi olórí ètò ìjẹ́ ti gbọ́ ti kàn ní àríkà rédíò 101.3.5 fm.
1: lórí máa kojúmọ̀ akojúmọ̀ ọmọ níbi gbogbo tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa láàárọ̀ lónìí tí í ṣe ọjọ́ jímọ̀ friday ọjọ́ kẹwàá oṣù keje 2026 ẹ káàbọ̀ sórí ìjẹ́ ti gbọ́ ti ṣàtúpalẹ̀ nínú ojoojúmọ́ ilé wa àwọn ìwé ìròyìn lọ́lọ́kan òjọ̀kan náà la kó wá sódì láàárọ̀ yìí ìwé ìròyìn punch ìwé ìròyìn vangard ìwé ìròyìn daily post bákan náà ìwé ìròyìn the matrix ìròyìn the nation òun náà bẹ níwájú wa gbogbo ẹ ṣá wa nǹkan fìdílé kẹ fìdílé nǹkan tájú yọjẹ gbanú àkọtun fún ti àárọ ọtọ ní tewétagbà nípéjú wòlíì lítẹrú tọmọ nípéjú wegulabala àdúrà mọ mi ọmọ balógun ló kọ ní óyá ẹjá mọ tẹ wá.
0: óyá ká bẹ̀rẹ̀ lórí àwọn ìròyìn pẹ̀lú ìròyìn lẹ́yìn tá a ti kó.

ilé-iṣẹ́ Andy Negro Production Outfit pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Tolú Alàṣẹ Television and Radio Media Outfit àti ilé-iṣẹ́ Starline International Showbiz Magazine tẹ́pẹ́pẹ́ ètòkan tí wọ́n pè ní Tọba Alàṣẹ níbi tí wọ́n ti máa sọ ìtàn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àti lórílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pàápàá jùlọ ìtàn ìlú Ìlógbò, ìlú Ewékoro, ìlú Àjànà, ìlú Erija, ìlú Ọ̀tà àtàwọn ọba aládé tó ń jẹ nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá bíi ọba Ìlógbò, ọba Kíbọ̀, ọba Àjànà, ọba Erija, ọba Ìwòtútù, ọba Ifọ̀, ọba Ejo, ọba Ìgbàdo, ọba Pápá, ọba Kọ̀kọ̀bíè, baálẹ̀ tẹ̀mídìrẹ alágbàdo nípínlẹ̀ Èkó, baálẹ̀ aláṣẹ Ọ̀ṣọ́dì àtàwọn ọba tó ń baálẹ̀ míì bẹ́ẹ̀. Bákan náà la ó tún máa sọ nípa àwọn òṣèré ilẹ̀ yìí lọ́kan ọ̀jọ̀kan. Abala bó ṣe ń lọ lágbo òṣèlú àti eré ìdárayá kò bẹ́ẹ̀ rárá o. Aago mẹ́sàn-án kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ́jọ́jọ́ Àbámẹ́ta Sátidé lẹ́yìn máa gbádùn ètò ọ̀hún ní Radio 1 103.5. Fún àlàyé kíkún 09038619223 tàbí 08134956347. Tọ́ba Láṣẹ́ lẹ̀tọ̀ ètò ní Tọ́ba Láṣẹ́ ẹ máa mísí ẹ̀.

0: padà ǹjẹ́ ti gbọ́n tẹ̀ síwájú láti kọ́ ni radio 101.3 FM àti ń rí àwọn ìpè kan ẹ kò tí ì tó àsìkò láti máa gba ìpè ṣùgbọ́n ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí WhatsApp yín ẹ torí ẹ ọ̀rọ̀ mi bí ó bá ṣe ń ju ẹlòmíì lára náà ni wọ́n fi fẹ́ kọ́ sọ so ẹ tètè tẹ àtẹ̀jíṣẹ́ sí WhatsApp ẹ mọ̀ pé ẹ ti sọ nìyẹn bí àkókò ẹ̀ bá tó a ó máa kà á sí etí ìgbọ̀yìn ó yá kí n tẹ̀ síwájú ǹjẹ́ ẹ ti gbọ́ o nínú ìwé ìròyìn the matrix náà ni mo ti fẹ́ mú eléyìí níbi tí wọ́n ti ń sọ wípé wọ́n ní ogunlọ́gọ̀ àwọn ọmọ nàìjíríà tó jẹ́ wípé wọ́n fi orílẹ̀-èdè south africa wọ́n fi ṣe ibùgbé náà ni wọ́n jẹ́ wípé púpọ̀ nínú wọn wọ́n ní wọ́n ti ń taari wọn sí ìlú wambi báyìí wọ́n ní ilé lábọ̀ sí mioko wọ́n ní wọ́n ti ń taari wọn sí ibi wọ́n ní anode yìí ní ọjọ́ thursday náà ni ọ̀pọ̀ wọn ni ó jẹ́ wípé wọ́n ní ọkọ̀ òfúrufú alẹ́ òun ni wọ́n bá wọ orílẹ̀-èdè yìí tó sì jẹ́ wípé wọ́n ní cargo terminal ti Murtala Mohammed International Airport ní Ikeja náà ni wọ́n dé sí níbi tí ìjọba àpapọ̀ tí wọ́n ti ń gbìyànjú láti rí pé gbogbo àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ wípé wọ́n ń fojú winá ohun tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè South Africa wọ́n ní gbogbo wọn náà ni wọ́n máa rí pé wọ́n máa dáàbò bò wọ́n láti mú wọn padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà o ẹ wo ìròyìn ọ̀hún ní ṣókí bẹ́ẹ̀ ni ọkàn jẹ́ kó yé wa wípé púpọ̀ nínú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní South Africa wọ́n ní wọ́n ti darí wálé torí pé kí ni ilé láàbọ̀ sínú ko kí a dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ torí pé kí ni àwọn náà ni wọ́n ṣe gbogbo eléyìí láti rí pé wọ́n dóòlà ẹ̀mí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ilé náà láàbọ̀ sínú ko ẹ máa bọ̀ ńlé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ a ó rí pé a dáàbò bò yín ni wọ́n ròyìn the matrix náà ni ròyìn lè wà ní ṣókí láàárọ̀ yìí.
1: ó yà látàrí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tó ṣe ségesège lórílẹ̀-èdè wa nàìjíríà ibẹ̀ náà mo ṣì wà ǹjẹ́ ẹ ti gbọ́.
0: pé kí ni
1: ìwé ìròyìn punch láàárọ̀ yìí ẹni tí ó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè wa nàìjíríà ìyàn Christopher Musa ó mọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé tọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ó ní wípé ìgbáyégbádùn àwọn ọmọ ológun lórílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni wọ́n mọ̀ ọ́ mú lọ́kùnkúndùn ní gbogbo ìgbà o tó sì fìdí ẹ̀ múlẹ̀ gbangba wípé tọ níṣe ni ìjọba àpapọ̀ wípé wọ́n ti fi owó kún owó oṣù àwọn tí ó jẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè wa nàìjíríà o Christopher Musa ó ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí nígbà tó ń ṣe ìbánisọ̀rọ̀ ìtàkùrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn iyùn níjẹta òde yìí o ṣáájú ìfọ̀rọ̀wérọ̀ míì eléyìí tí wọ́n ní wípé yóò ṣe iyùn ní òní tí ṣe ọjọ́ jímọ̀ pẹ̀lú àwọn ojú òpó ìwé ìròyìn míì o nígbà tí ó ń sọ̀rọ̀ ẹni tí ó ti fi ìgbà kan rí ọ̀hún jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ológun iyùn ní orílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ wípé òun ni mínísítà fọ́rọ̀ ètò ààbò lọ́lọ́ báyìí iyùn fún orílẹ̀-èdè wa Nàìjíríà iyùn Christopher Musa ó fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ ṣé ẹ rí gbogbo àwọn ìbéèrè tẹ̀ ń tarí sọ́dọ̀ mi wípé tọ̀ bó wá ni ìgbáyégbádùn àwọn tí ó jẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà ó fìdí ẹ̀ múlẹ̀ ó kọ́kọ́ dáhùn ìbéèrè yùn wípé tọ̀ ṣé ẹ rí ká mọ̀ tan ra wa jẹ́ o ìjọba àpapọ̀ wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà ó ní tẹ́lẹ̀ rí àwọn ọmọ ológun kan ó ní wípé owó tí wọ́n ń gbà wípé ẹgbẹ̀rún lọ́nà mọ́kàndínláàádọ́ta náírà iyùn 49,000 náírà òun náà ni owó oṣù wọn tẹ́lẹ̀ o ó ní ṣùgbọ́n báyìí o wípé wọ́n ti fi owó kún owó oṣù wọn tó sì jẹ́ pé ó ti gbé pẹ́ẹ́lí dáadáa wọ́n wá bí pẹ̀tọ̀ èlò ni wọ́n wá ń gbà báyìí ó ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà ni iyùn 100,000 náírà ó ní òun ni ìjọba ń san fún wọn lọ́wọ́lọ́wọ́ báyìí iyùn fún ọmọ ológun kọ̀ọ̀kan oníṣẹ́ rí wípé ìjọba àpapọ̀ wọ́n ń ṣe bẹbẹ gan-an ni ó wá fi díẹ̀ múlẹ̀ wípé tọ̀ ó dà nílẹ̀yìn tí wọ́n bí ń béèrè wípé bó o wá ní àbá ètò òṣùná eléyìí tó jẹ́ wípé ìjọba àpapọ̀ tí wọ́n máa ń yà á kalẹ̀ wípé tọ̀ eléyìí làwọn fẹ́ fi ṣe ètò ààbò táwọn fi pèsè àwọn nǹkan ogun pẹ̀lú àwọn nǹkan amáyédẹrùn lóríṣiríṣi fún àwọn ọmọ ológun lórílẹ̀-èdè wa Nàìjíríà kí wọ́n lè mọ dáàbò bò wá bí ó ti tọ́ àti bó ti yẹ ó fi díẹ̀ múlẹ̀ ó ní eléyìí ó ní kò tó bó ti wù kó mọ ó ní owó tíjọba ń yà á kalẹ̀ yìí. yin o fun oro eto abo oni ko ti to nkan kan oni won si manage e ni gege bi nto so o wa fi die mule o ipe to se ipe ohun gege bi enikan ori won tun bi bere ipe o da kini ntori si ki won o ma yegi fun awon ti won ba gba mu gege bi odanu ti won jomi alaafia orile ede laamu oni se ri ka mo tanra wa je anilo lati dekun iwa ijinigbe iwa igbesumo mi ni orile ede wa Nigeria oni baba wa gbe igbese kan bi o ti wu ko mo oni wipe o se se ki iwa

0: ọ̀daràn tí wọ́n jomi àlàáfíà orílẹ̀ èdè láàmú oníṣẹ́ rí ká mọ́ tanra wa jẹ a nílò láti dẹ́kun ìwà ìjínigbé ìwà ìgbésùnmọ̀mí ní orílẹ̀ èdè wa Nàìjíríà oníbàbá wa gbé ìgbésẹ̀ kan bí ó ti wù kó mọ oní wípé ó ṣeéṣe kí ìwà.
1: Díje ààrẹ fún ẹgbẹ́ òṣèlú AGC ìyẹn African Democratic Congress lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni Atiku Abubakar o ó ti wá ìjọba àpapọ̀ láti rí pé wọ́n ní ààbò tó péye kó wà fún ẹ̀mí àti dúkìá Peter Obi léyìí tí ó ń jẹ́ kó yẹ wa rí pé wọ́n ní ìṣèjọba wọ́n ní tí a bá ń sọ̀rọ̀ ètò òṣèlú wọ́n ní pé ẹ jẹ́ ká rí pé ààbò ẹ̀mí fún ẹ̀mí àti dúkìá fún àwọn aráàlú wọn ni ó yẹ kí ó mumú láyà ìjọba àpapọ̀ o nínú àtẹ̀jáde kan eléyìí tí ó fi léde ní àná òde yìí láti ẹni tí ó jẹ́ Frank Shaibu ibẹ̀ náà ni Atiku ti ń sọ wípé wọ́n ní ìjọba àpapọ̀ wọ́n ní ẹ̀tọ́ ìjọba ni láti ri pé ó dáàbò bo àwọn ènìyàn rẹ̀ o wọ́n ní pé ẹ jẹ́ ká pa ti òṣèlú tì o wọ́n ní ká ti ẹ̀yọ ti òṣèlú kúrò wọ́n ní ẹ̀tọ́ ìjọba láti ri pé wọ́n dáàbò bo ènìyàn rẹ̀ pàápàá jùlọ ó tún mẹ́nuba ọ̀rọ̀ Nasir El-Rufai ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ìpínlẹ̀ Kaduna wọ́n ní ilé òun náà wọ́n ní ó sì wà ní àhámọ́ wọ́n ní gbogbo ẹjọ́ ẹ̀ tí wọ́n ń jẹ́ láti ọjọ́ yìí wọ́n ní ẹ rí dájú pé fíẹ́ à ń fíẹ́ ni o wọ́n ní ẹ má jẹ́ kó sí ọwọ́ mọ̀dàrú ń bẹ̀ o wọ́n ní ẹ ṣe bó ti tọ́ àti lè bó ti yẹ ibi tí wọ́n á ké tọ́tọ́ wípé ohunkóhun ò gbúdọ̀ ṣe Peter Obi ó ní an injury to one is an injury to all bí mi bá máa túmọ̀ ẹ̀ wípé ohun tó bá dé bójú ó máa dé bá mú o gbogbo ara ẹyin ọ̀jọ̀gbọ́n nílé ẹ bá wa túmọ̀ ẹ̀ dáadáa ó ní ohunkóhun ò gbọ́dọ̀ ṣe Peter Obi wọ́n ní kí ìjọba àpapọ̀ kí wọ́n dáàbò bo Peter Obi lórí pé ètò ìdìbò eléyìí tó ń bọ̀ lọ́nà torí pé kíni láìpẹ́ yìí náà ni ọ̀rọ̀ kan ni ó ti ẹnu Peter Obi jáde wípé bó ṣe ń ṣe òun ó ti ń jẹ mọ́ ìdúnkokò wọ́n dẹ̀ ní kò yẹ kó jẹ́ bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó sí pé à ń dúnkokò mọ́ra ẹni nínú ètò ìṣèlú ó ní òun lòun mọ ohun tójú òun rí òun lòun mọ ohun tí etí òun gbọ́ ó ní pé wọ́n ti ń sọ lẹ́yìn òun wọ́n tún wá fi òun gbangba wọ́n tún wá gbedéwájú òun ni ó tó kóhun bẹ́ẹ̀ru ó ní báyìí ó ní kí ìjọba kí wọ́n dákun ó ní ohunkóhun kò gbúdọ̀ ṣe Peter Obi ẹ̀kúrẹ́rẹ́ ìròyìn yìí ìnú ìwé ìròyìn The Matrix náà lẹ́yìn ti rí ìkà láàárọ̀ yìí.
0: Ó dá ìjẹ́ ti gbọ́n akúròyìn eléyìí tó ní ọ̀rọ̀ ètò ààbò náà ni ṣùgbọ́n méjì ni àsọdọ̀ kan torí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni méjèèjì ti ṣẹlẹ̀. Nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ni níṣẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ni wọ́n ti láǹfààní láti gba àwọn lọ́kọ-láyà kan. Wọ́n ti gbà wọ́n kúrò ìyún lákàtà àwọn ajínigbé wọ́n ní àdúgbò kan ní ìlú kan tí wọ́n ń pè ní Tiro ní Ìràwọ̀ níjọba ní ìlú Òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti ṣẹlẹ̀ o. Wọ́n ní ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Àyánládé Ọláyinka òun náà ló ṣíṣọ lójú àtẹ̀jáde yìí eléyìí tí wọ́n fi ṣọwọ́ fún àwọn oníròyìn lánàá òde yìí o gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe fìdí ẹ̀ múlẹ̀. Wọ́n ní àwọn tí wọ́n lọ́kọ-láyà tí wọ́n jí gbé ọ̀hún òun náà orúkọ wọn ni Aláàjì Bùsínù Bóní àti ìyàwó rẹ̀ tóun jẹ́ Aláàjà Pitiku. Wọ́n ní àwọn méjèèjì yìí ló jẹ́ pé wọ́n jí gbé iyùn ní ìlú Tiro ní ọjọ́ Sátidé ọ̀sẹ̀ yìí wọ́n ní ọjọ́ karùn-ún oṣù keje ọjọ́ Sátidé tọkọjá nù ọdún tá a wà yìí náà ni òun náà ni wọ́n jí wọn gbé o. Wọ́n ní wípé nǹkan àwọn bíi agbébọn bíi márùn-ún kan òun náà ni wọ́n ya bo inú ìlú Tiro ọ̀hún tó sì jẹ́ pé níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yìnbọn iyùn sókè tó sì jẹ́ wípé lẹ́yìn ìgbà náà òun ni wọ́n ṣe kíni ni wọ́n jí àwọn wọ̀nhún ni wọ́n jí wọn gbé lọ síbi tí ẹnikẹ́ni ò mọ̀ bó ti wù kó mọ. Ọláyinka tó jẹ́ alūkkóró ni òfin iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó fìdí ẹ̀ múlẹ̀ wípé pa tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti dé sí etí ìgbọ́ ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ló ti pa á láṣẹ. Wọ́n ní kọmíṣánná ọlọ́pàá yìí Abimbola Olúgbenga ló pa á láṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ wípé ìtọ́tò ohun túlẹ̀ yìí kò gbọ́dọ̀ gbẹ kẹ wá àwọn tí wọ́n jí gbé ọ̀hún kẹ wá wọn jáde lẹ́sẹ̀kẹsẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ohun tí Ọláyinka tí ó fìdí ẹ̀ múlẹ̀ ó ní àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ àmọ̀tẹ́kùn àtàwọn fijilanté tó fi mọ́ àwọn ọdẹ ìyún láwọn agbègbè ọ̀hún òun náà làwọn jọ ṣe iṣẹ́ ọ̀hún o tó sì jẹ́ wípé àwọn ṣe ní àṣeyọrí o. Wọ́n níbi tí àwọn ti ń ṣe kíni láwọn ti ń wá àwọn wọ̀nwọ̀n káàkiri náà ni àwọn ti rí ọ̀kadà kan ọ̀kadà bàjáàjì kan tí wọ́n ní wọ́n jí gbé nínú ìlú ọ̀hún náà tó sì jẹ́ wípé àwọn gbé pẹ́rẹ́gi kaná pẹ̀lú.

0: tàbí bákan náà ni àwọn ti ṣe kíni àwọn ti ṣàgbékalẹ̀ olú ilé iṣẹ́ olú ilé ìwòsàn ọ̀hún ìyún sí number 12 sàbẹ̀ yàtọ̀ sí wípé àwọn pèsè ètò ìlera tó múnádóko fún àwọn ìyá àti fún àwọn ọmọ pẹ̀lú àwọn ẹbí dókítà òkè wálé fìdí ẹ̀ múlẹ̀ ó ní wípé ṣe rí àkàìmọye iṣẹ́ nílẹ̀ lẹ́dùn àti gbọ́ owó àwọn ṣe ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ní orílẹ̀-èdè wa nàìjíríà bẹnusọ̀n ó kò lọ́rọ̀ ti tàwọn ó ní ara iṣẹ́ lóríṣiríṣi táwọn ti ṣe òun náà ni ìlànà àgbékalẹ̀ kan eléyìí tó jẹ́ wípé ó gbajúgbajà tó jẹ́ ti ìgbàlódé ti ìmọ̀ ẹ̀rọ òde òní láti rí dájú wípé àwọn lọ́kọláyà tí wọ́n láláṣí ọmọ bíbí tí wọ́n fi di ọlọ́mọ ó ní wípé àkàìmọye ẹ̀rí máa jẹ́mi ìṣó náà ló wà tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àfojúsùn àwọn yìí láti rí dájú wípé ètò ìlera tó múnádóko fẹsẹ̀ múlẹ̀ ní jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà ó ní wípé àfojúsùn yìí náà làwọn sì ń lò láti bí 30 ọdún lẹ́yìn tó sì jẹ́ wípé ó kú òun kèrè mí àwọn ẹ̀rí máa jẹ́mi ìṣó lóríṣiríṣi náà ló wà nílẹ̀ o bákan náà nígbà tó ń sọ̀rọ̀ iyùn níbi ètò ọ̀hún níbi ìpàdé àwọn oníròyìn tí wọ́n ní wípé wọ́n fi sàmì ayẹyẹ náà iyùn ayẹyẹ 30 ọdún ẹni tí òun náà jẹ́ olórí iyùn ní ẹ̀ka bí nǹkan ṣe ń lọ ní ilé ìwòsàn ọ̀hún abilékọ Olúwàbùsọlá Adíbọ́lá ó náà ṣàlàyé tó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ ṣe rí àwọn bẹ̀rẹ̀ ètò ayẹyẹ àjọ̀dún yìí pẹ̀lú ìdíjeré bọ́ọ̀lù láàrin àwọn igun kan àti igun kan láti fi sàmì ayẹyẹ 30 ọdún yìí tó sì jẹ́ wípé iṣẹ́ rere ó ń tẹ̀ wájú wọn ní òní gangan náà ni wọ́n ṣe wẹ̀jẹ̀wẹ̀ mu iyùn láṣálẹ̀ òní tí wọ́n pè ní gala night abilékọ Adíbọ́lá òun náà kéde rẹ̀ wípé tọ̀ ṣe rí ayẹyẹ 30 ọdún eléyìí ti ilé ìwòsàn St. Ives tí wọ́n ń ṣe wọ́n ní wípé eléyìí òun náà ni yóò tún jẹ́ kí àwọn tẹ̀síwájú sí iyùn nínú iṣẹ́ rere wọn ní ṣíṣe ju báwọn ṣe ń ṣe lọ iyùn láti àtẹ̀yìnwá ẹ wo ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ bá fẹ́ kà á síwájú sí i.
1: Ẹ jẹ́ ká tún dúkìá lọ́rùn ká jẹ iṣẹ́ yìí kó tó di pé a máa tẹ̀síwájú mo ti rí àwọn àtẹ̀jíṣẹ́ kan tí ó ti ń wọlé ẹ̀yin náà lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ kó tó di pé a ó máa gba ìpè lọ́kọ̀ọ̀kan ìjèjì ẹ já tún mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà lẹ́ẹ̀kan sí
0: 0704-700-3341 nọ́mbà tẹ́ fi láǹfààní àti pè wọlé nù à ń bọ̀ ẹ mọ̀ kọ́lẹ̀.
2: My people, that Una Ogbonge entertainment program on top radio, celeb for hot seat, don't get Pradimano. Sake of say, Diaspora Entertainment Connection half hour, don't land inside celeb for hot seat. From 3:05 p.m. go reach 3:30 p.m. Bonquem, Kimpasi for real, plus including Ebony Babe, go begin the teluna about our black people where they make way for inside music and other entertainment for Obodoyibo Yonda. Now hit right ink. VIP code Wede Obodoyibo bring and come. On top the program like this now, you're gonna win small things if you do waiting we ask. Don't forget to now every Sunday when 5 minutes waka come up from 3 o'clock. Celeb for hot seat. Come know about your celeb then.
3: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí. www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng láti ṣàfihàn àwọn afurasí

0: Mama,
1: Eka, go, sir.
0: Yes,
1: sir.
0: Thank you, dear. I feel like I'm
2: all right, sir.
0: I'm going to go to the house.
2: Ẹ̀ka àrọ̀ sà.
3: Orúkọ tèmi ni Aláyọ̀ Ọ̀làdọ́kọ̀.
2: Láti bo lẹ ti pè é yìí.
3: Ẹ̀kọ́.
2: Lọ́dà, a wà pẹ̀lú yín.
3: Ẹ̀ṣẹ̀. Nínú ọ̀rọ̀ tàwọn bá dé tún ìṣòyí.

0: ṣe lọ́rọ̀ sẹ́ni tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan sẹ́ni tó sọ̀rọ̀ ní tó sọ̀rọ̀ nípa pé tó bá lọ́pẹ́ sí pé wọ́n ń ka àwọn bíbù ni máa ti jẹ̀bù ọ̀tọ̀ láti wọ̀n àrí wọn wà pa wọ́n ọmọbíwá sọ nínú creative business torí lábẹ́ bó ti wò ó rí ẹni ẹ̀kọ́ bá mú pọ́ báyàn kò sí amnesty kankan káàkọ́dọ̀ fún ẹ̀kọ́ bí akápá náà torí ẹni tí ò ronú tó fi pààyàn tó wá pààyàn tó wá lọ ronú bí wàdà pa nǹkan ẹ̀sìn ìgbà tó ṣe tó sọ̀rọ̀ láti yìí sí pòlítíkù kiri làwọn fi ń sọ̀rọ̀ ẹ̀yà bá wo ọ̀rọ̀ wọn dáadáa ló ti mọ̀ bó yàtọ̀ sí ọ̀hún ọlọ́run ń wà pẹ̀lú wọn ṣá ń bẹ lọ́wọ́ onílé ń bẹ lọ́wọ́ àlejò
1: ẹ ṣeun àdúpẹ́ o ẹ ṣe o ọ̀dà ẹjẹ́ àwò ìpè yìí lẹ́yìn eléyìí a mọ̀ fi ṣe lọ ẹ káàárọ̀ bàbá wa john
2: sọ pé ààrẹ ò sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ààrẹ sọ̀rọ̀ wọn làwọn ti ṣe gbogbo nǹkan tí àwọn promise ọmọ nàìjíríà wọ́n sọ̀rọ̀ ogun ló kù sí wa lọ́wọ́ ẹ ṣe o dàbọ̀
1: ẹ ṣe o ẹ ṣe o òótọ́ sì ni àárọ̀ ṣe rẹ sọ pé gbogbo ohun táwọn ṣe níléèrí fún gbogbo ọmọ nàìjíríà
3: ni àwọn
1: ti ṣe tó sì jẹ́ wípé wọ́n tún ní okú báyìí náà ni ìbọn rú ló ẹ káàárọ̀ lápá bí ẹ káàárọ̀ sẹ́bà yín rédíò yín lẹ̀ ẹ ṣe àwọn pẹ̀lú yín sà orúkọ yín àti ibi ẹ ti ń pè ẹ ṣeun àdúpẹ́ àfi bẹ́ẹ̀ lákòókò mọ̀ ẹjẹ́ àmọ́ fi lè ṣe lọ láàárọ̀ yìí níyàn ṣe ọlọ́bẹ̀ ṣùgbọ́n ẹ̀tẹ̀ bá fi ẹ̀jẹ̀ pa ìbínú lágbára lọ́wọ́ ọlọ́run ẹ tún pàdé àwọn akẹgbẹ́ wa lọ́jọ́ ajé monde báago méje bá ti lù á lọ darapọ̀ mọ́ olùléṣẹ́ wa lábùjá fún ìròyìn lédè gẹ̀ẹ́sì ẹ mọ́ gbé kúrò ńbẹ friday ayẹni òun náà ni akéde ètò olakoníjàánu wa oje fún sáà àti àkókò tá a wà yìí bákan náà ni lórúkọ ọlọ́run ọba bákan náà lórúkọ gíwọ̀ ọ̀gá àgbà wà níkànnì yìí ọ̀gbẹ́ni abiola peters mr pass.

0: àwọn ọmọ wa ẹyin òbí ẹ jẹ ká rí pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ọmọ ọdún mẹjọ sókè èyí tá a gbé gbalé lórí ìlòkulò ni àbí èyí tá a lọ ṣe ọmọ ọdọ àsìkò yìí ni àwa lè fi fẹ́ hàn sí wọn ká tọ́jú wọn ká rí pé wọ́n lọ sí ilé ìwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ kí wọ́n lè ní ọjọ́ ọ̀la tó dára kí wọ́n lè daṣọ àṣírí bò wá nígbà táwa náà bá dàgbà tán ọjọ́ ọ̀la yẹn gan ni kókó fún àwa òbí nígbà tá a bá lè ṣiṣẹ́ mọ́ tá a ti dọmọdé padà kí wọ́n lè wúlò fún wa ní ọjọ́ ọ̀la wa ni àwọn ọmọ wa àbí ọmọ tá a fún ní ọjọ́ ọ̀la tá a jẹ́ kó kàwé tàbí kọ́ṣẹ́ ọwọ́ ǹjẹ́ ó lè wúlò fún wa ẹ má jẹ́ ká lo àwọn ọmọ wa ní ìlòkulò kí ni wọ́n lè dùn sí wa ẹ̀yin òbí ẹ jẹ́ ká rí dájú pé a lo àwọn ọmọ wa ní ìlòkulò ká ṣiṣẹ́ fúnra wa ní ìsinyìí ká tọ́jú àwọn ọmọ wa kí wọ́n kọ́ṣẹ́ kí wọ́n sì kàwé yanjú kí wọ́n lè wúlò ní àwùjọ ọjọ́ ọ̀la wa ni wọ́n ẹ jẹ́ ká tọ́jú wọn ìkéde wa láti iléeṣẹ́ rédíò 101.3
1: lórí ọmọ rẹ ọkùnrin tàbí obìnrin ojú báyìí náà lalákan fi ń ṣọ́rí ẹ̀jẹ̀ àrí dájú pé a kó àwọn ọmọ wa ní ọ̀nà tí wọ́n lè fi mọ̀ tí ẹnikẹ́ni bá fẹ́ fi tipátipá bá wọn lò kí ìwọ òbí náà pàápàá má ràn ọmọ jáde nígbà ilẹ̀ bá ṣú tàbí fi àwọn ọmọ sílẹ̀ nìkan nínú ilé níbi tó jù ẹ ò tó kẹ ẹ máa wá tẹ̀ mú àwọn ọmọ létí wípé kí wọ́n má gbà kí ẹnikẹ́ni yálà ọkùnrin àbí obìnrin ó fi ọwọ́ kan ẹ̀yà ara wọn ẹ̀yin òbí ẹ̀ràn ti mú pẹ́ ohun tá a bá fi sílẹ̀ mẹ́nu àjọ ìlú ẹ jẹ́ aràgà bo àwọn ọmọ wa gẹ́gẹ́ bí ẹdìyẹn ti ń ràgà bo ẹyìn kí a sì jẹ́ olùṣọ́ àwọn ọmọ wa bí ìgbà tí pẹ́pẹ́yẹ ìdáná sọ́mọ rẹ̀ káàkiri ọ̀dẹ ìfipábánilòpọ̀ lè tún ni dá ẹ jẹ́ ká kojú oorun sí láwùjọ wa ká sì panupọ̀ sọ wípé ìfipábánilòpọ̀ kò bójú mu láwùjọ àwọn ọmọ ènìyàn ìtanijí wáyé láti iléeṣẹ́ rédíò 103.3